bẹ́ tí kì í ṣọ̀rẹ́ àwọn ọ̀tá mi. Olúńkàgùn ọ̀run àjọ sí ogun marí ọ̀pá tí ń kalẹ̀. Ojo mìnìmìnì tí jàrá ó dẹ̀yàn, òrùn wá wà wá kígbà ó padà bọ̀.